0: bí yè wa ọba sí ajẹpa ajá láì mòrè ẹyin náà ẹ wo ẹgbọn tí wọn sọ yìí ẹ wo tẹ ní sọ níwọn ba a ti síde rẹ láti àná ó ikan òjò kan ore lónìí tọjú ọjọ keje à ń bọ ní service a lọ sí jesus ti àwọn ará jesus ti ó ṣe tí wọn ń bẹ but lágbára ẹni tó la yàtọ̀ ń wẹ́ mà ní ìbàdí 77 ó ti wáyé lónìí mò ń bọ̀ kí n tó sọ nípa ẹ.
1: Hello baba mi o emi omo yin lori afefe ni o mo ni kemi na give testimony mi o baba lati gba ti mo ti mo ijo comfort life mission ebi o pa mi mo o a olorun se iyanu se bebe gbogbo nkan ti mo fe ojo mi loju bi se se won to ni United Kingdom leyin gba ta fun mi bottle mewa yin wetun ah olorun mama ojo mi loju iṣẹ́ àkọ́kọ́ mi tí mo kọ́kọ́ ṣe ní kàrí àmì ọlọ́run máa ó pèsè ẹ̀ fún mi o tó jẹ́ pé iṣẹ́ ẹ̀kan mo ń contemplate ṣé kí n gbà kí n má bà wọ́n tún wá lé mi ọ́fà tí wọ́n fún mi ah ó jọ mí lójú o ah olúwa ó ṣiṣẹ́ ara mọ́ anointing ni o bàbá ah inú mi dùn o ayọ̀ mi kún o ẹ ṣé o ẹ ṣé o.
0: Nice àṣé kò síbi tí ṣe ò tí wọ́n United Kingdom ni wọ́n ti ń sọ̀rọ̀ next.
2: Bàbá mi o ẹ̀ka alẹ́sà o ọ̀làwálé orúkọ mi o òun náà ní ẹ̀rí and ẹ̀rí mi lọ báyìí mo wà lára àwọn tí ẹ gbọ́ lé lórí ngbàtẹ̀ wá sí UK ngbàtẹ̀ wá sí village in UK I was there and you lay your hands upon us and you pray for us and my testimony goes to us and our manager and the mini company mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ but due to one issue or the other in that company one only recruiting company so from there nitorikali san bills ana ni lati lo ṣiṣẹ́ ni warehouse kan and in that warehouse I was accepted in that warehouse wọn fún mi lẹ́sẹ̀ lẹ́nu ẹni mi láti méjì nínú ìbẹ̀yìn náà ni mo ti wá sínú program tẹ̀ ṣe ní english lọ́jọ́ yẹn pẹ̀lú omijé lójú pé kí ọlọ́run dá mi lóhùn kó fún mi ní iṣẹ́ tí mo ń ṣe kó fún mi padà kó má fún mi ní ẹyọ kan lọ́tẹ̀ ṣùgbọ́n kó fún mi ní dọ́bù àdúrà mi gbà o after lẹ́yìn ọ̀sẹ̀ kan tí program yẹn lọ I think after 1.5 weeks ọlọ́run fún mi ní iṣẹ́ méjì mo dẹ̀ ti èmi tó yẹ pé mo ti ṣe interview or mo ti ṣe more than 40 interviews tẹ́lẹ̀tẹ́lẹ̀ prior to that tí mo pè mí padà but ọlọ́run fún mi ní iṣẹ́ méjì lẹ́ẹ̀kan náà and pẹ̀lú ìyàlẹ́nu iṣẹ́ tí ọlọ́run fún mi ó rílẹ̀ yà mí lẹ́nu gan òun náà mo ní kí n wá sọ testimony mi orúkọ jésù kristi nígbà tí gba sálárì ma first tithe mi inú ìjọ yìí ló máa lọ orúkọ jésù kristi ẹ̀rí mi lélẹ́yìí o ẹni fi ọmọ ìṣiṣẹ́ ìránṣẹ́ lórúkọ jésù kristi ọlọ́run àṣàgbára yín dọ̀tun.
0: Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ ní àǹfààní àti gbọ́ mi ìpàdé 77 lónìí yàtọ̀ sí omi 77 tó wà ńlẹ̀ anointing wọn fún ẹnì kọ̀ọ̀kan ń bẹ ńlẹ̀ sheet of paper méjì tí mo sọ tí mo lẹ́jù kan sínú omi ẹ sì fi kan ẹ ka àwọn tí ń bẹ nínú ẹ sínú àwọn oúnjẹ àtomi inú ilé tẹ̀yìn ó mu ìyẹn náà bẹ ńlẹ̀ àwa sọ wípé wẹ́mà láti ṣèpàdé yẹn láàárọ̀ yìí àti ní gbogbo àwọn sona church nítorí bí nàìjíríà ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń tẹ̀lé trend yẹn láti ọjọ́ monday ẹ jẹ́ ń sọ pé láti sunday tó kọjá so aago mẹ́jọ ni ìsìn ẹyọ kan ni aago mẹ́jọ ni ó bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ìgbà tí ó bá fi di bí ọwọ́ aago 12 sí aago kan and gbogbo wa lágbàwẹ̀ a ti wà ní àwẹ̀ níláwẹ̀ wa pé number 7 gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ bá ní opportunity láti wà ńbẹ̀ àmọ́ kí ọ kú oríire because ìsìn agbára ni bí ṣe mọ wáyé lẹ́ẹ̀kan lóṣù nìyẹn òní náà ni mi ò ní sọ̀rọ̀ rẹ má jẹ̀mú mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ dá sí òní ní ọjọ́ keje nínú oṣù ẹlẹ́ẹ̀kẹfà ìwọ tó bá fẹ́ san rẹ má jẹ̀mú tiẹ̀ náà àǹfààní aláìlẹ́gbẹ́ kan tó rè account number church ni màá fún yín lẹ́yìn òní ọ̀rẹ́ má jẹ̀mú ti lọ wábì kan dúró sí ìwọ tó àwa tá a bá ní ìdá mẹ́wàá ẹni tó ní ọrẹ olóhùn jẹ́ kí áńgẹ́lì mi ó dìde láti ọjọ́ monday láti kò sí a ti bẹ̀rẹ̀ sí engage iṣẹ́ áńgẹ́lì a si gba Olorun gbo pe pupo ise agbara yen yo tun farahan loni Oluwa ni ka ti angeli wa sise ninu iwe Hebrew chapter 1 verse 14 oni onise ranse ni awon angeli ti won mo je ise fun awon ajogun igbala gbogbo eyan ajogun igbala e dide laaro yi a nlo sinu service ni yen enikan ni e mo ti pe account number church ni fun awon to fe sun re majem oni ku awon ayan fe mi joje won fi ebo ba mi da majem awon nkan ta nse na ni tin di testimony 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade bi yan ba wa wole ele lo eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni ya gbe jade olufe mo se bi eni po ni dasi akojopo e o la wa fi nse radio program gbogbo eni to ni anfani ati gbo mi pepe ye mo npon mo eje en to gbo die si to mo ti ni mi o ni wa su laro iroyin ayo ko wa si bo se gbo royin ayo olorun o ba ngbo ti won na o ni ba won so royin ayo
3: praise the lord oruko mi ni ogbeni idowa kiola biodun mo wa lati orile agege ni ilu eko
0: nice
3: lowo lowo bi mo yin ba yin soro yi emi ni alaga orile agege SCDA
0: ah baba re eyun ko le ko letter si mi njo kan
3: beni
0: chai e so pe chai right do
3: olorun ori oke ni mo wa yira le fun bileni mo wa yira le pe ki gbogbo ijoba mi K21 hallelujah
0: gbogbo wo K21
3: ṣugbọn ki n to ki hallelujah yen mo fe fi agbara ori oke yi han ni ori Facebook ni mo ti pade yin
0: Jesus
3: ti mo ti ma n tele adura yi tori pe bi e se ma n se adura ti yato si opolopo owo eyan aladua ni mi mo de ma n lori oke kaakiri
0: chaish
3: ṣugbọn gba ti mo ba yin pade lori Facebook mo olorun mu mi ma tele yin gba to ya aburo mi ko so fun mi o ni egbon mi tori mo ti dije fun alaga orile agege lemeji to ni ki lo joko
0: chaish
3: aburo mi o so fun mi o ni egbon mi o ni baba ko de wa o o ni odekunle
0: epafras
3: chaish o ni ki ma tele program e lori radio mi o de n tele program e lori radio ti ba ko ti ba yin pade lori Facebook n te ba so mo ma sadura yen lo
0: chaisha
3: so nigbati mo wa to ni ki ma follow yin mi o follow yin ore mi kan wa ajo wa bi leni ni Sunday Adefamoye ajolo primary school ajolo secondary school ni
0: won be nbi bayi
3: o wa nbi lajo ti mo tin wa ajo nwa ni mo wa so fun o wa ni July 2024 ni bedo pe o wa sori oke pe bi ba lo ti wa gbadura mo ni mo ma koja nbi lori oke pe mi o ya biri mo ni to ba de di November 2024 mo ni mo ma bere si wa si ori oke yi
0: chaija
3: so o wa na ma tele mi awajo wa
0: e pe won
3: Sunday Famoye
0: e ma bo e ma gba bi bo
3: yes sir awajo wa si ori oke yen gba ti mo wa sori oke yen mo wa ni ipo sugbon ya nje mi mo wa ni ile olora sugbon mi ori nkan kan je
0: ai
3: tori gbogbo awon toto ti mi to ye ko ma sanu mu pelu ipo ti mo wa yen won sanu mi
0: eduo na we gbogbo eyin te mi yan pataki te ku oni kenkele eyin o ma laso te n we ki sa eyin o me leran te n jegun mo lo testimony baba yi lato ni lo ki owo ati agbara ko paro wo lojiji ki ona re ko si sit down
3: so mo wa ni 77 ni November yen first time ti ma dori oke yi ni yen igba ya se ma nlo old auditorium
0: nice
3: so gbogbo awon to mo mi bi mo se ma wole sinu church yen n to lo so fun mi ni pe o ni ti mo ba wa bi o ni anu ni mo le fi ri gba o
0: church
3: o ni gbogbo n ti n ba ni ki ma fi sanu so lati gba yen ti ma nbo lo loke ma ko owo sapo
4: church
3: ma ko ma fun won eyan obe je ma sha ma se temi
4: eyan
3: o ta jo sun ile le nbe la jo ma sun si gbogbo an to sun ti mi won ti mo mi tin ba ti de won ni ah sha ma wa ti de gbogbo wa jo ma sun si
4: eni suru won to npa ro na ni eyan o so fun yin alaga gege won so jade ba won won si da ko won en to jo original ni wa ba wa pe kin le dan wo yi ko le mo ko so re kale kin lo je ipo wo lo ni tawon ba le mo sun le le ti won yira mo le won ni gbogbo wo tawon ba po wa ti won ba ti yo bible awon ti o su bo won ah daddy o chairman o onje won gbagbe nti won je ti won ba ti de bi first time ti won ti foju kan won re o won si tin wa lati ojo yi in foju mi gan ni won bayi mo ngbadun yin baba
3: e se sir so nigba ti mo ma wole ohun kan te kokko fo oni pe enikan wole si bi for the first time
4: church
3: eni gbogbo on to gbede bi olodun ti gbadura e mo de sami
4: church
3: so nigba ti mo wa wole mo lo yira mo lo yi for 9 times e wa sha okuta yen 9 times e mo wa sha mo sha lo le mo fo mo wa da sinu mi so ti ba ti gbo mi 7 day inu e ma n da si mo bi n se wo son lo funra mi
4: ah eyin na so mi 77 ni
3: kin to wa sori oke yen
4: eni suru baba mo eyin na to nlo mi 77
3: atororo atomi ni mo nlo din sin
4: tosh
3: kin to wa sori oke yen sa iya to bi mi wa ninu aisan to le continuous stroke
4: se
3: mo n gbe won so igba ti ma wa sori oke ninu be nba yen mo fi won le sinu are ni so nigba ti mo dori oke yi adura na wa nu ti mo fe da pe olohun ma ni won lara to ba ti e je ko ma ku na ni jo ma ba mi ni won lara je ko tete ku so nigba ti mo dele mo pe won ati mi ati ti lo n wale sugbon ni jo kan gbogbo ogun ta lo gbogbo osise mo a lo gbo oyinbo awon ati mi pe ti won wa tore mi o ki se ti won itemi ni le mi n lo yen so mo ti wa gbagbe pe mo lo mi 77 atokuta so mo ti damu ni bi mo se de yen o wa di jo kan bi ti mo ti fe lo gbe mama lo we iyawo mi wa tele mi wọn ni ah bá mi omi 77 tí mo gbé dé yẹn mo ní lọ bá mi gbé omi tí máa ń lò yẹn mo fẹ́ fi máa fi wẹ̀ fún màmá látẹ̀ni lọ kẹ́ẹ̀dẹ̀ máa bù wọn sí wọn lẹ́nu wọn ò lè yàgbẹ́ mọ́
4: wọn
3: ò lè jẹun mọ́ so nígbà tí mo bẹ̀rẹ̀ sí lómi yẹn ìgbà tó máa tójọ́ kẹta ẹni tó ti di arọ mo kọ̀ rí pé ó ń yíra padà mo ní ó dàbí pé nǹkan ti fẹ́ ṣẹlẹ̀ o so bá mi bẹ̀rẹ̀ sí lómi yẹn mi ò ń bá yín sọ̀rọ̀ yìí màmá tó ní stroke ó ti padà fẹ́ sí ara ẹ̀ rìn
0: so wipe ha gbogbo eyin ara le e je so bayi pe omi 77 si nduo de o anointing on igan nduo de yin sheet of paper meji kan nduo de yin eto ji o da ju be niyan se wa mo nkan ti mo fe so eni kan ni wema en se awon kan ni duo Jesus awon kan be nbe but wema ni ma duo si ibe lati transmit si gbogbo awon so na church wa eni kan ni mi omomo ko si eto ba sumo lubi to ba wa o le pe number yi but to ba ti wa pe number yi ti o ba ti si tete mo bo ago mejo la pade ni Jesus City won a le juwe awon eti ba nbe ni tosi fun o but gbogbo sona church wa ni badan gbagi lati pade laaro yi lati wo ode wo moto gbagi eleve so kale ni wema e bere church olorun ojiji ni bi garage yen in toju ori be osu ni kan na ni isele tin sele ka kini e le pe evangelist Yinka sori number 081 1632 0023 e tun gbọ lekan si 081 1632 odomeji 00 niyan o 23 biyan oba wa wole e lo number eleyi evangelist Arise ni o gbe eleyi 090 1971 6233 egbo yen na le kan si 090 1971 6233 eni kan ni omi 77 bi ba se pe gbogbo e na honorable kan ni san soro yi alaga kan ni soro yi gbogbo se nje ti olohun boya n paro na ni olufe mo dakele a si jo gba awe laaro yi ni oni ilawe wa pe number 7 apu mo ti so lana meji la fi break pelu eyin meji o di ago kan aboka to break loni wema gbogbo eyin te wa lewe nla ibe le ti pade awon to nbe ni korodu ibe ni won ti pade gbogbo bi ti branch wa wa te mo lo e lo be anointing oyin won ti debe omi 77 ti debe omi 77 na wa we man bi anointing oyin wa nbe sheet of paper wa nbe e wo e ti sorire e je mo gbo ti alaga lo engineer
3: mama ti rin bi bo se n ba soro at 91 years mami wan fresh si ah ekeji oni pe nigba struggle yen eh mo je eyan kan ti o beru olohun to de duro to olohun pe olohun lo le se gbogbo nkan sugbon bi mo se struggle to mo ri pe gbogbo ohun ti mo n fi agbara mi le owo mi o to so ngba ti mo wa ori oke yi mo wa so bore mi ngba ta n pada lo le mo ni lati November yen o mo ni mi o lori oke kokan mi mo
4: Chaish
3: mo ni ori oke ti mama wa lati wa ma sadura ni ori oke yi
4: Chaish
3: so nigba to di ni osoosu ti ba nwa mi o fe foro gun ni ore ma ngun ore fun mi ni
4: Chaish
3: gbogbo nkan wa bere si yira o wa dabi pe mo mo se nigba to di nu to di February de January baba mo wa lori bed ni aro kutukutu ti mo ngbo program e wa so fun wa ni January e bo si jo Friday ẹni ọlọ́run fẹ́ ta àwọn kan lọ́rẹ Friday sí ọrẹ oṣù ipò owó ta máa ná fóṣù kan lọ́ máa gbé fún wa ẹ wá ní ká kọjú sọ́run ẹni ká kọjú sí òkè
4: ẹ gbójú òkè báyìí
3: ẹ ní January that is the last Friday of January ẹ wá ní ká gbé ojú sókè ẹni ká máa bẹ ṣe ń gbàdúrà ẹni ká máa wí tẹ̀lé yín mo dẹ̀ sọ bẹ́ẹ̀ bí a ṣe ṣàdúrà yẹn tán tá a dá ọrẹ májẹ̀mú tá a ṣe gbogbo nǹkan tó yẹ ta ní ká ṣe ìyàwó mi dìde lọ wẹ̀ ni wọn pè mí láti ministry of civic engagement wọn sọ pé 3 million naira ti wà lẹ fún mi mi ò ronú ẹ tẹlẹ so eré ni mo pè 419 ni mo pè wọn mo tiẹ ti bú wọn ìgbà tó yá lọ sẹ́ndì message sí mi sa commissioner pè mí ìgbà tí máa débẹ̀ bọ́ ẹ ní lórí ara màmá mi tí ó yá tí a kọ ìwé sí nígbà yẹn gẹ́gẹ́ bí ẹni tó wà nínú òṣèlú ìyá dẹ̀ ti ń rìn nígbà yẹn bó ṣe ní ká gba 3 million naira nìyẹn so ìyẹn ni o tún fẹ́ fi dúpọ̀ ẹ̀kejì ẹ̀kẹta ní february yẹn ní february 77 mò ń bọ̀ ní orí òkè ni èmi àtọ̀rẹ́ mi torí gbàgbọ́ ògbà yẹn mi ò ní mọ́tò ẹsẹ̀ ni mo fi ń rìn mo dẹ̀ wà ń pò ńlá gbogbo ọdún ẹ kó ṣàánú fún mi wọn ṣàánú fún mi bẹ́ẹ̀ tí mo kàn ń gbàdúrà náà ni pé kọ́ ló ń bá mi tọ́ wọn lọ́kàn ṣùgbọ́n ní ijọ́ yẹn tá à ń bọ̀ ẹnìkan tí ẹ ṣe máa bá mi ṣàdúrà fún ó ní pírọ́blẹ́mù nílùú èkó ní january 13, 2025 so nínú pírọ́blẹ́mù yẹn la ṣì wà là ń sáré kiri pé kọ́ ló ń bá wa yọ ńbẹ ẹni yẹn gbàdúrà náà ni pé kọ́ ló ń bá mi tọ́ wọn lọ́kàn ṣùgbọ́n ní ijọ́ yẹn tá à ń bọ̀ ẹnìkan tí ẹ ṣe máa bá mi ṣàdúrà fún ó ní pírọ́blẹ́mù nílùú èkó ní january 13, 2025

0: inu moto mo ti fi han re mi pe wo sori pe ori oke ta lo ya sere nbe pe 2 million lo tun ti jabo yo hey so iyen ti je ohun ti mo fe fi dupe lowo olorun be ope mi si olorun ti mo de ti so ni ori testimony kini ta ma se lara ro ohun ni pe ran mi o se counselor ri
1: oh
0: ran mi o de ipo gigari omo talaka ni mi ṣugbọn gbogbo ohun ti mo n tele pe aye mi ma da leyin won ninu won njo ti mo gbe gba alaga akoko ti mo lo ba o wo mi latoke de le bayi o de ni saja ran ran le pakunsa ati jo yen mo ni mi o ni dele emo pe mo de so fun igba ti ma lo mo ni aja ran ran temi o ma pakun o lati 2014 mo de ti n ba irin ajo yen lo ṣugbọn gba to di irin ajo leyi mo give testimony pe won daruko mi pe emi la alaga kan bi mo se give testimony ton ni ogun to le dide awon to lagbara won dide pe won na fe je chama yen
2: won lawon oni je je
0: ona won oni je nje so mo ranti ni February ti mo wa yen sir mo wa ni abe tent ti ba lori oke mi o kin lo nba yan pe ko gbadura fun mi Jesu ni ma lo ba mi o wa ba yin ri sir
2: mo yin
0: sugbon ni February 7 yen 2025 mo wa wa nbe ya ti sadura ton ati se gbogbo nkan ton ninu auditorium yen e wa ne be gbadura fun to wa lati diaspora e na won nikan le be da lohun emi olohun di ko so fun mi ni mo de ti ko letter meta mo ti fi kan round mo ti fi si ori apata pe ko lo gbadura mi mo ni eyo kan mo ma fi sori pepe pe ki ye jera sibe mo le eyo to ku mo wa lo mu fun principal mi ti mo se ma ba n so pe e ba mi gbadura fun won mi o be daruko won gbangba ni wi pe ma lo mu fun won pe mo fe contest ṣugbọn gba te n ṣe samọ yen lọwọ e wa ni ẹdẹ anybody lowo awọn to wa lati diaspora nikan le fẹ da lohun emi ọlọrun kọ ni ki n dide ni wi pe ki n mu leta yen ki n mu wa bayi mo de rin laarin awọn eyan mo de awọn protocol dami duro mo de duro siwaju yen da awọn eyan lohun mo wa na leta yen bayi ẹdẹ gba lọmọ fi gba ori ilẹ mẹta ẹdẹ da pada fun mi ẹsa leta te da pada fun mi yen mi o submit ti principal mi mọ
2: submit
0: ẹ mọ iti mo mu lọ le ṣiwanu drawer mi dola mo ni ọlọrun to jẹ ki to gborun loju ọba nitori Mordecai ko le ṣe laanu ọlọrun gborun orun loju awọn to ma ṣe mi laanu lẹyin igba yẹn logun de awọn alagbara dide ninu awọn ta jọ contest awọn orile agege awọn agege ma wa nbi awọn pe ẹnikan o lagbara go ti lọ fun House of Assembly lẹmẹta o dide orukọ o ti yọ orukọ mi ku o ti forukọ ẹ si ṣugbọn principal mi yẹn gẹgẹ bi oluranlọwọ ayanmọ wọn fa wàhálà yìí títí dọdọ tinubu nígbà tí wọn máa bẹrẹ sí ṣíwèé ìrántí mi pé mo ti ṣe báyìí bàbá tinubu kọ ni ọmọ yẹn nìkan lọ lò so ọ ni ọmọ yẹn nìkan lọ lò nígbà tó máa padà délé tó máa break news pé èmi lọ máa lò ó jẹ may 77 mo ti wà lórí òkè
2: ẹ ti wà mí
0: lọkọ pè mí ní pé congratulations ìwọ ọlọmú last
2: ṣẹlẹ
0: ni mo pè é mi mo bẹrẹ sí yíra ńlẹ ní fún ọlọrun nìyẹn ṣe láti ìgbà tó ti mú mi ẹ sà àbí bí pé ọrùn ṣí fún mi sà èmi ti
2: àbí bí pé kí ni
0: ọrùn ṣí fún mi
2: mọ ń bọ kí ni ó ṣí fún ọ báyìí ìṣẹlẹ tí ó jọ ọrùn ó ṣí fún ọ ẹ jẹ́ wo bí àwọn 11,500 bá lè ṣe àmì lójijì mo ní kí ọ̀run ti ẹnu òṣù. In the name of Jesus.
3: A lè gbọ́ tán. Ẹ jẹ́ mọ́ lọ church. Òní tó ní 7 mi. 7-7 mi tún dé. Mọ́mí ẹ dìde ńlẹ̀. Dádì ẹ dìde ńlẹ̀. 8 lápàdé nínú church. Àwọn áńgẹ́lì ni olúwa ní ká bẹ̀ lọ́wọ́ ẹ̀ lónìí oríṣiríṣi nǹkan ní dúró dìọ̀ omi 77 dúró dìọ̀ another thing ni pé anointing oil 77 dúró dìọ̀ bá a ṣe máa ń ṣe lẹ́ẹ̀kan nìyẹn but a ti pinnu pé wema ládùú sí fún ìdí kan tàbí omi olùfẹ́ ẹ̀yin wo lẹ fẹ́ sun ọrẹ májẹ̀mú yín ẹ̀yin wo lẹ ní ìdá mẹ́wàá òní náà ni the last day dáṣì ká lè sọ nípa tiẹ̀ pé ìwọ náà ṣe wọ́n tó lè ṣe ṣe wá fẹ́ gbọ́ nǹkan tó dáa jù ìjẹjẹ mọ pé ìyanu tó ga jù kì í ṣe pé kí wọn yàn ó ìyanu tó ga jù kì í ṣe pé owó kó ríṣẹ ìyanu tó da jù ni pé kó dá jésù olúwa mọ kí ni account number church fún gbogbo àwọn tó bá fẹ san ìdá mẹwàá àtọrẹ májẹmú wọn 1966

jẹ́rì ẹ̀rí ọkàn jẹ́ mi pé mo gbúdọ̀ fi múrí ọlọ́run wọn nítorí mo ti sàn ìdá mẹ́wàá mi ṣùgbọ́n torí pé ẹ̀rí ọkàn jẹ́ mi kí n lè sọ ẹ̀rí yẹn òun ni mo ṣe tó bá yín sọ̀rọ̀ ní òru yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba òfin mi sílẹ̀ tí kò kọ̀ mí sílẹ̀ ọlọ́run ìdá ọlọ́run tó yẹ ká máa tẹ̀lé ni ọ̀rẹ́ tí mo sọ ní lófàpẹ́ta wa láṣẹ nínú karùn-ún tí bàbá ní pé

kọ̀ọ̀kan fi ṣe transfer gbọ̀ngàn ni mo ṣe ṣùgbọ́n eléyìí fún ti kára mi fún business mi lọmọ yẹn sẹ́yìn dẹ́ tó ní kí n fi máa kún owó business mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe bí ọba.